0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan ṣe, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹkú òkèlè.
1: Bàbá Òṣúlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lóhùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣúlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má ba kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣúlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Number 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣúlá Aba ńbẹ̀. Ẹ̀yin tífọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣúlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní Number 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdojúkọ Gowan Estate, Emma Bawambe. T Osodi Awani Ladipo bus stop ni Ikeja long nilepo majok ni adojuko bi bridge eleseyen e tiri magnet plaza te bati debe ebere block 125 e tiri bana wambe ani faisan lo gba o
0: eh e pe won sori number 091 57 589 016 091 57 589 016 tabi ke pe won sori 070 38 61 5168 070 38 61 5168 egbo iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gbogbo won lori gbala ari daju le yi je o bo se jenu e je nde ka polowo oja na mo nbo o e ku ka
4: awon agbabo won so pe igi guguru magun mi loju atokiri latin lo amujuto irinu e da se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi ke ya apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma lodo Osula Herbal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: iwo tin ri bi oye tabi o tin rukurukuru ojunlewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mini mini lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale o

làwọn ọmọ ènìyàn látàrí virus tá à ń fi etí àtojúkó káàkiri ìgboro eléyìí tó ń bí kí ọkàn ẹni ó máa jí pẹta kò wá sóhun méjì tó lè fọ ọkàn mọ garaga tó kọjá àrántí ọlọ́run ọba àlá lóòrèkóòrè ló mú mọ́ṣáláṣí alálùbáríkà nurul huda tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dó sún lérè ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáǹkọ́gbè níbi táwọn ti máa pàdé àwọn àáfáà ọlọ́kọ̀ òjọ̀kan tí wọ́n gbọ́ sunna nabi muhammad sallallahu alaihi wasallam yé fáfàní ẹ̀yìn tẹ́ ò lè wá àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́ thursday láwọn máa pàdé àwọn àáfáà ọlọ́kọ̀ òjọ̀kan lórí nurul huda special lórí rédíò 103.5 FM láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ gbogbo ọjọ́ jimo friday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn pàdé dr sirajuddin bilal alásọ̀rọ̀ lórí bond fm 92.9 gbogbo alẹ́ saturday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn pàdé dr sharafadin gbadebo lórí bond fm 92.9 ọjọ́ sunday ní tẹ̀síátù nerves lórí bond fm 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa fadúlá sheik zakirullahi ṣàfin láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè kọ́lọ́run ọba aláàmápin nurul huda mosque nípa aláwọ̀ àmì.

0: الحمد لله رب العالمين، ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أدوك فو الله سبحانه وتعالى تتو سنيور فو الله تتو قادين يرياكو تيتو نور الهدى سبشا
1: لدي فضيلة الشيخ عبد الوهاب أجيرا يوم تسواجو يبي أكوري سيرو النبي صلى الله عليه وسلم يبسي أي النبي صلى الله عليه وسلم يبي أجيمو كي أشي قطاكي fún mùsùlùmí kó mọ̀ nípa ànábì muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run ọba kó túbọ̀ fún wa ní àgbáyé àwọn ohun tí wọn máa bá wa sọ.
0: ẹ jẹ́ kí a fara balẹ̀ ká wà nǹkan fìdílé láti tún gbádùn bó ṣe máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa. bẹ́ẹ̀ ni a ń tọrọ àlékún oore ọlọ́run fún àwọn onígbọ̀wọ́ ètò yìí tí í ṣe mọ́ṣáláṣe lóru hódà ọlọ́run ọba nínú àánú rẹ̀ kí ó má jẹ́ kó sún wọn kó má rẹ̀ wọ́n. Orin tí èèyàn máa ń rí nínú oríire iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́run ọba kó má fi dùn wọ́n ní ayé ń bì àti ní gbangba ọjọ́ ìgbéǹde àkàyámà aláwùmá amen.
2: alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa sahabatihi wa man walahu ila yawmi ddin amma ba'du. adúpẹ́ ọlọ́run ọba tọ́lá tọ́ni ká pàdé lálàáfíà alhamdulilayi ọba lami mi ti adédo ní ìdánilẹ́kọ̀ọ́ tó ṣíwájú. Òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ìran mẹ́ta tí ànábì sọ́lọ́ lọ sọ́ra tí wọ́n bá gbé lu mẹ́dínà. Àwọn ìpín àkọ́kọ́ àwọn sọ̀hábà àwọn tí wọ́n gbà wọ́n gbọ́ ní tí wọ́n jẹ́ ọmọ ìlú mẹ́dínà gangan àti àwọn tí wọ́n ṣe hijrah sí ìlú mẹ́dínà. Rọ́dọ̀ ọlọ́run ni ọmọ ajmarin. Àwọn ọ̀ràn kejì àwọn náà ni al-mushrikun àwọn tí wọ́n ti gba islam. So àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ̀ tí wọ́n sì ń kan mí tí wọ́n jẹ́ ojúlówó ọmọ mẹ́dínà gangan. Àwọn ọ̀ràn kẹta àwọn ni àwọn yahud àwọn jew tí wọ́n ń gbé mẹ́dínà torí wọn ṣàlàyé pé wọ́n kó wá sí mẹ́dínà náà ni kí ó sì bẹ ní ìpínlẹ̀ wọn. So àwọn yẹn àwọn ní àwọn náà tó sì ìdílé mẹ́ta ni wọ́n tọ́ pé àwọn tí wọ́n náà tí wọ́n mẹ́dínà bẹ́ẹ̀ bánú kẹnu kọ́ a sọ̀rọ̀ nípa wọn bẹ́ẹ̀ ni bánú nàdír a sọ̀rọ̀ nípa wọn. Ẹ̀kẹta àwọn kẹta náà ni bánú kùrẹ́dọ̀. So ó dá wọn dídé tí kọ̀ọ̀kan tó ń kálukú farama àti sọ́nà síwájú. Àwọn yahud ọmọ kan tí wọ́n máa retí látara tánàbí bí wá ti ń jẹ́ ẹ̀sìn islam sallallahu alaihi wasallam ó náà ni pé kí wọ́n máa fojú àbùkù wò kí wọ́n máa fojú albogde kórìíra wo islam. Nítorí fa náà ni pé ànábì sallallahu alaihi wasallam kìí ṣe inú àwọn ìran wọn wọ́n yẹn ṣe inú ẹbí wọ́n yẹn ṣe inú yahud sallallahu alaihi wasallam. Tọ́bẹ̀ ẹ̀kọ́ bá la lẹ́jọ́ ní yahud mi kọ́dà bó jẹ́ pé òun nígbà níbi ìdọ́ sọ́lọ́ sọ́nà kò tún ní tó bá wọn náà. So èyí ò tẹ̀tún jẹ́ kí á sọ bí àwọn á kìí ṣe títà wọn àbí iṣẹ́ tí wọ́n rántí tí ànábì bẹ́ẹ̀ tí wọ́n tọ́lọ́ rán ànábì sí wọn sọ́lọ́ lọ sọ́nà tí wọ́n takò òun wọ́n tún mọ̀ pé á ìran àwọn ọmọ ni ìran àwọn ọmọ ni. So èyí hàn àkọ́kọ́ pé báwọn sì gbé ànábì lè sọ̀rọ̀ sọ́nà nínú àwọn ẹni tí ẹ sì ran wọn. So bákan náà ọjọ́ ìpè ní tí ìsámọ́ pèpè lọ síbẹ̀ láwọn àwà pọ́nlé láwọn àwà tó dáa gẹ́gẹ́ bí kí àwọn máa dìtẹ̀ kí ọkàn ó sọ̀kan káwọn yẹn máa fọnká kọ́kọ́lùkọ́ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ títí ń ṣẹlẹ̀ sí iwájú kí ànábì tó dé mẹ́dínà sọ́lọ́lọ́ sọ́nà ara ìpẹ̀pẹ̀ ànábì nìyẹn sọ́lọ́lọ́ sọ́nà ara ìpẹ̀pẹ̀ islam nìyẹn. Ọjọ́ lẹ́yìn kò dùn máwọn yahud torí pé àwọn ọmọ yìí pé níbi tí níbi àmásọ̀kan àwọn ìdílé lárúbáwá tí wọ́n jẹ́ ìlú mẹ́dínà tí wọ́n jẹ́ al-Aws wal-Khazraj iná níbẹ̀ ni jẹ́ àwọn wà ibẹ̀ làwọn ò ti máa rí ṣe ọ̀nà táwọn fi tẹ̀ jọ lórí wọn náà nìyẹn nígbà tí wọ́n bá para wọn tán. So islam sì ń pèpè lọ síbi pé ọkàn ó sọ̀kan islam pèpè lọ síbi pé ọkàn kọ́ sí ẹyọ kan kí ọjọ́ wọn dira wọn mú kí wọn jẹ́ ọmọ ìyá òdodo nù ẹ̀sìn islam. Bákan náà odò tí ń jẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ ní nǹkan ọ̀tẹ̀ àtọ̀tá nígbà tí wọ́n kiri sáwọn tó dé kí wọ́n pa náà láàrin wọn sáwọn tó ń pè wọn lọ sí pé wọn máa ní àmọ́ náà èèyàn máa ní àmọ́ náà ni tí wọ́n bá fẹ́ pamọ́ sí yàn lọ́dọ̀ kí wọ́n dá padà sí fún ẹni tó bá fẹ́ pamọ́ sí yàn lọ́dọ̀ bó sì gbé fún yàn ìsìlámù ní jẹ́ ìsìlámù máa ń pèpè lọ síbẹ̀ àmọ́ náà tówó ti dúkìá dúkìá owó ilẹ̀ gbogbo dúkìá tá a máa ní o ẹni tí wọ́n bá fi pamọ́ sí yàn lọ́dọ̀ bẹ́ẹ̀ kí wọ́n máa sọ di tèèyàn kó má mú bẹ̀ rárá kó má ń pè mú kankan nínú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó wà lọ́dọ̀ yàn kó dá a padà bẹ́ẹ̀ tó lẹ̀ tó sì gbé fún yàn bẹ́ẹ̀ náà ni ti ń jẹ́ àmọ́ náà titi ọ̀rọ̀ kẹ́nìkan gbé ọ̀rọ̀ pamọ́ sí yàn lọ́dọ̀ lọ́dọ̀ tí ẹ ṣe pé nǹkan tó jẹ́ bí ọ̀tẹ̀ àbọ̀tá láàrin àwọn èèyàn síra ni àbọ̀rọ̀ ẹ̀yìn tí èso ojú eléyìn táyàn máa ń pè ní àmọ́nà ní eléyìn ẹ̀sà àmọ́nà jàmbánu ìdẹ́bírú ìdàlúrú nù so ti ń jẹ́ àmọ́nà ni ti ń jẹ́rọ̀ tiẹ̀ àṣírí tiẹ̀ àbọ̀rọ̀ tiẹ̀ tó fi pamọ́ sẹ́nìkan lọ́dọ̀ tó ọ̀fẹ́ kẹ́nìkan kan mọ̀ táyà ń tó sọ fún eléyìn náà àmọ́nà ni nínú tí sáà mo pèpè lọ sí ẹ pé èèyàn gbọdọ̀ tú èèyàn gbọdọ̀ sọ fún ẹnìyàn kan yàtọ̀ sí ẹni tó lọ̀rọ̀ àbí tó bá yọ̀ǹda fún yàn pé ọ́yá sọ fún yàn lọ́tọ̀ àbí sọ fún yàn àbí ó lè sọ fún ẹni báyìí àbí ó lè sọ fún ẹni báyìí àbí ó tiẹ̀ sọ fún ẹni tó bá fẹ́ àbí ẹni tí wọ́n bá fẹ́ àlàásù ni pé kí wọ́n kéèpù gbogbo síkìtì àwọn èèyàn tó fi mọ́ pé as-sahabi al-jalil abdullah ibn masud radhiyallahu anhu ó ní tẹ́nìkan bá ń bọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tara ẹ̀ tí èsì títí ọ̀rọ̀ tí ò da tí èsì ọ̀rọ̀ tẹ̀ tí èsì ọ̀rọ̀ tẹ̀ta ń bọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ara ẹ̀ àbí ń bọ́ sọ̀rọ̀ nípa nǹkan kan tó jẹ́ inú àwọn àfẹ́ àsìtẹ̀ tó wá wọ̀ ẹ̀gbẹ́ báyìí àbọ̀ wẹ̀yìn báyìí bí ọba sọ fún kò kíp síkìtì ẹ̀ kọ́ mọ̀ pé síkìtì ni kò kíp ẹ̀ ẹni kan pé kíni síkìtì ni kò kíp ẹ̀ torí pé kò fẹ́ kẹ́nìkan gbọ́ sí ọ̀rọ̀ tí àṣírí tiẹ̀ ti ń bọ́ sọ̀nù bọ́ọ̀ wá ni tó bá jẹ́ pé wá sọ pé ìwọ ló ń sọ̀rọ̀ yìí fún o àbí ọ̀ ló ń bá sọ̀rọ̀ yìí o àbí ọ̀ ni ó ń sọ ọ̀ ló ń fọ̀rọ̀ yìí lọ o ayọ̀ká bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọgbọ́nù kaba yìí inú sí sáà wọn pèpè lọ síbẹ̀ ni ànábì sọ́lọ́ mama anas umu sulaim radiyallahu anhu ma wa anu jami ma wa ali ma wa ta nabi ranse pe kila nabi ran mo na ran a anas radiyallahu anhu pe ta nabi ba ni kin so fun yan ni ire mama mi ba so fun yin so to gboro kan bayi ninu e ko ta sahaba gba ni e na lo je ko fa wa ti a wa leyin won na tori pe emmanuel ni emmanuel amana ẹnu tí sítámù ń pèpè lọ síbẹ̀ níbi odò àfẹ́sọ̀mì ènìyàn yẹn àmánà títí àṣírí títí ẹni jíjẹ́ àlẹ́ àmánà tó àlẹ́ àwọn pé ní àlẹ́ àmánà tó màánà rí àyè kọ́dà àwọn onímọ̀mí sọ pé ó tún lágbájú àmánà ti dúkìá gan lọ káàsùmọ̀ kí ọ̀rọ̀ àmánà dúkìá tí a bá jàǹbá ẹ̀ ọ̀nà ò tẹ́kẹ̀ ẹ́ sì fún yàn so iná àwọn tí ànábì rí pé wọn fi àjẹ sọlọlọhùn alayhi wasalam ọnà kan ṣọwọn bẹẹ nígbà tí wọn òkè lọ bá ọlọrun ọba wọn ní lẹ́rẹ́tà ìṣọ ọ̀nàmẹ́rọ́jù sọlọlọhùn alayhi wasalam so bẹ́ẹ̀ sì ni islam ń pèpè lọ sí pé odò jíjẹ mímú àwa mùsùlùmí kọ́mọdé halali kọ́mọdé haram jíjẹ mímu wíwọ iná ìlò ọmọdé haram àkọmọdé halal ní tí wọn kò jọ ń dúkìá àkọmọdé halal lówó ta nínú ẹni o àti odò èkéyìí dúkìá yòókù náà gbogbo ẹ náà wọn ń pè ní almal gbogbo ẹ náà ń jẹ alamual islam pèpè lọ sí ilé ká máa jẹ halal ọlọ́sẹ̀ pé fakolomi máa zakukumula halala ń tọ́ iye bá ان كنتم اكلوا مما حرم الله حلالا طيبا ان كنتم اياه واشكروا نعمه الله ان كنتم اياه تعبدون ان شرط الله الله ابا بالك ولا زبي اني اما جمع من ان تجح حلال به فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا حَلَالًا طَيِّبًا تجا دوكيا اغو تجا دوكيا تجا حلال بي ان كان ما جاك ما ممكن ما لو بي كما مون بي انت كو كما بي كما كو كما بي كو تجا حلال واشكروا نعمه الله ان كنتم اياه تعبدون كما دوك فند الله ابا لو دو دو تعالى شفنا كما دوك لوري تبا ما قال ابا نكان انسو اجا كو نو يماني nínú ìjọsọ́nà ọba ní pẹ́ká máa gbìyànjú àti máa jẹ nǹkan tó jẹ́ halali ká máa mú nǹkan tó jẹ́ halali ká máa níyàwó halali bẹ́ẹ̀ náà ni ká máa kó nǹkan tó jẹ́ halali jọ so ntọ́jẹ́ haram nínú dúkìá ọlọ́ọba nínú risk ọlọ́ọba àgbọ̀dọ̀ débẹ̀ ọlọ́ọ̀nà lọ́dàwọ̀dọ̀ ọlọ́ọ̀ ló ní gbogbo ẹ̀ àtẹ́jọ́jẹ́ halali tó jẹ́ haram ṣùgbọ́n èyí tọ́lọ́ bá sọ pé wọ̀ ni ẹ má débẹ̀ àgbọ̀dọ̀ débẹ̀ ẹni tó bá débẹ̀ tọ́lọ́ àbá foríjì tọ́jẹ́ mùsùlùmí tó kú lérú nǹkan bá tọ́lọ́ àbá foríjì àbí tí ọba tó bá aláwọ̀ fi ara ìjẹ́ ọ̀pọ̀ lọ́kọ́ ṣọ́wá ńbẹ́. ọdún ọmọ ẹnu nǹkan tí ìsítámù ń pèpè lọ síbẹ̀ ni ìtumọ̀ ọjọ́ lẹ́yìn ni pé àwọn ìdílé tó wà ní ìlú yathrib tí ń jẹ́ lùmẹ̀dínà gbogbo àwọn ìdílé lárúbáwá tó wà ńbẹ́ sẹ́yìn pé nígbà tí ìsítámù ń pèpè lọ síbi kábàá kásọ̀ kan ká ná máa náà ìdílé tán jẹ́ lárúbáwá ní yathrib ní medina kí wọ́n jọ láṣepọ̀ tó ní nǹkan tó dáa ni wọ́n ti tógun wò wọ́n mọ̀ bó ṣe rí wọ́n mọ̀ tó ṣe láàrin wọ́n mọ̀ tó ṣe àwọn arípẹ́sì kan wá dé ní wọ́n ń pèpè lọ sí pé káwọn sọ̀kan kí ni wọ́n ṣe wọ́n pa so wọ́n padà parapọ̀ kíákíá ní tí wọ́n bá ti bẹ̀rẹ̀ islam so bẹ́ẹ̀ náà sì ni pé wọ́n máa gbìyànjú láti pé kí wọ́n má jẹ haram mọ́ nti haram tí wọ́n ti bá sábà tẹ́lẹ̀ wọ́n á fi lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á ní àmọ́nà ara wọn torí àìná àmọ́nà gan inú tí máa ń fà tí máa ń dá òjò lónìí ẹni tó bá gbìn kápá má sí yàn lọ́dọ̀ títàn bá jà ń báyìí àbó kírèmù kan àbó mú bẹ́ẹ̀ ṣe mọ̀ pé títàn bá fọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba tó bá pé kò lẹ́sìn àbí kò wọ́ọ̀rì àbọ̀ ẹni tó jẹ́ tó burú ó lè sọ pé wọ́n pa tọ̀ ọmọ wa bẹ̀sẹ̀ bẹ́sẹ̀ òun bí ìpamọ́ sí lọ́dọ̀ ó sì sọ pé òun ní àbọ̀sì ná àbọ̀sì àbí ilẹ̀ tó ń bẹ tó ń sọ pé ó máa bá àwọn òkú bá àwọn tọ́jú ó dẹ̀ sọ di tiẹ̀ ó dẹ̀ kírìmẹ̀ máa lọ́wọ́ ẹni tí ó bá fara mọ́ ọlọ́run ọba kọ́dà ń bẹnu mùsùlùmí tí ò yé débẹ̀ yóò ní àwọn ọgbẹ̀sán o ó lè máa wá bẹ̀rẹ̀ sára bí ikú rẹ̀ ó lè máa bẹ̀rẹ̀ sí jàǹbá mi so subhanallah so ọkàn ọbalẹ̀ sí rẹ ni ẹni tí ẹn pè pamọ́ sọ́dọ̀ tó da padà bó ṣe tó pè pamọ́ sọ́dọ̀ alhamdulilah tán ó dúpẹ́ yóò dúpẹ́ fún mi lẹ́yìn ẹ̀sán dára títàn ó lọ́dọ̀ ọlọ́run ọba ìfọ̀kànbalẹ̀ ọ wà wọ́n máa níran kan dáadáa síra wọn so odórílé yìí yóò padà já ànfààní fún gbogbo àwọn ilé agbátẹ́ ń bẹ̀rù bẹ̀rù náà tí wọ́n bá gba islam bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ haram àwọn náà máa pé haram yẹn kò sì ti ń bí fáwọn yàtọ̀ sí pé ọlọ́ni ká máa dé bẹ́ẹ̀ ká máa ṣe ìyá bẹ́ẹ̀ tó bá ṣe kò wúlò fara gbogbo nǹkan tó jẹ́ haram yẹn tá a bá wò kò sí tó wúlò fara ń bẹ̀ tí ẹ má sìgá múmu sìgá múmu ṣèbí wọn náà kọ́ pé ẹ sọ ìmá ní àwọn ẹ̀la inú tí ìmá ń fa ó lè fa cancer so oríṣiríṣi nira ni sìgá múlẹ̀ kó bá àyìn tí ń mu báwo wà ní àwọn nǹkan tó yẹ pé èèwọ̀ ni pọ́ńbélé tí ò sí rújú bẹ́ẹ̀ tí ó dẹ̀ sí apẹ́ níbẹ̀ lára àwọn onímọ̀ so zina ṣé ẹnìkan ṣe zina kọ́lá àlàáfíà ẹnìkan ṣe zina kọ́lá àkójọ ẹnìkan ṣe zina kọ́lá ojú fámílì jẹ́ pé gbọ̀n kan tí tọ́ jẹ́ èèwọ̀ yẹn so bẹ́ẹ̀ náà obìnrin tí wọ́n ń gorí ẹ̀ tó lẹ́yìn gorí tó tàn ń gorí ẹ̀ ìyíwọ́ ní bẹ fún ọmọ ìyíwọ́ ní bẹ fún ọmọlábí òní olókù lára ẹ̀ pẹ̀lú oríṣiríṣi àrùn tó kákú tó lè gbé láàbò gbé lẹ́yìn inú àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ̀ láyé nìyẹn inú àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ̀ láyé aburú tí ń bẹ́ẹ̀ bẹ̀ náà aburú tí ń bẹ́ẹ̀ bẹ̀ fáyà tí bá ń ṣe láyé ó jù bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ làwọn eléyìí o bẹ́ẹ̀ ni àwùjọ ò ní dá tí zina bá ti pọ̀ ọmọ àlẹ́ ọ̀pọ̀ so obìnrin ò ní jọjú mọ́ subhanallah. And to be our city, but my family out of this lima. But to the Lossi Vitor on the Haram. I love that told the one I ran out to Lozana Haram here. He owned a Chelsea or told a lot of Fonfoco about Lozana Haram with it. I don't question now, but this is a blue me or this is a blue me. Then only if I tell me on my Parama and my family for the one last of Pupola on a Choto. Only back home to Kajafana, only back home. Suhana Laradin, Obini, Tinseru Kabe, Yama Jamba, Tin Terala Fawakuni, Akamama Batuamani. Only Sabi to Sabu Vele, only Sabu Sabuto, Ben and Akoni Mina, and Chama Balo no Bini, so until in Rome, that time in Tambas de Bushi. Kilo Bato de Po, Tipe, one Lobin Kupalako, you see, Sibura, one eating my Antan Terale, Fonsinana. So, that letter was not coming when anyone is shema, then when you muti, then when you muti. So, about Mutima, Alakoshanoa, in our Jerema, Yahudi, our Jew, who sent your by the Chabans in a man now, Labour. So, Ben in our Oti, in our Tika Yahudi, and say business, and our idea on the game in Tatika Koda. So, on Mutima, say, I got the money, Yamajakopa, if I know my Japan Yahoods. Elle est un contrat de trade système, tant de doigts. Elle est un contrat de trade système, tant de doigts. Elle est un contrat de trade système. Après, on l'a dit, on l'avait pas dit. Oti, c'est un motiment. On a su, tu as un job à somme de data. So, on doit avoir un camp. Et là, on a un déki, on a un trade système de mina. So, ben, on a un rebat en vingt jambes, rebat ou elle est en vingt jambes. Fẹ pe ino doji ọrọ aje won ni samu o se nto de be mo to le samu so pe ino ti samu pe pelase ka ma jewe ile ka ma yawe ile ka no si ma je anabi so pe sallallahu alaihi wasallam ala lana ti je riba atẹ tin fun tin fun yan riba je en to je riba ni pe tin ba riba lo to ya won lo to gbe ile en tin fun yan je ni an na to lo le ya to de en to lo le ya wo riba ti o ba wo le ya I am talking about you. You are talking about me. Sallallahu alaihi wasallam. Allah la anama. So, even I want to Jerry the Lori. I go about Jerry. So it's about Jerry. I want na Allah la anama. I think God. I think Jerry na Allah koshwambe. We know that man says na bibe riba. Allah koshwambe. So Allah la anama. Best in it. Inu atalam na kumafin jawan na pe. Gaybo sana sana Bukhari anabi ni sallallahu alaihi wasallam Bukhari ma do riba ila qulin wa inqathu awu riba possible se pato o para no wolo nanyo ila qulin ya para de kati sin kadi ya para de kadi nan ya para de ti o ton kanani abi ya para de ai ni ai simarara inan ya para de ai simarara qalil ina de raba ona man lo fon kadi انجي من له فون كاتيوسي ولا انا ذكر ولا يذكرون الله الا قليلا نبا قريش اما المنافقين الله انه يقول ايدي انما سنت الله بانوا اباكو دي انما سنت الله بانوا ان انت تتوا يعني ان الا قليلا ويتي انما الله بارا كتي سنت كاتي انما الله بارا نو تبا سكو قليلا ان بي اود المنافقين كي سنت انما الله بارا نو abi ko se sasiko kan tan mara tan e tan mara tan lawa barara so alila meji aman lo fun kabe ba tara be ga tan be sako sallallahu alaihi wasallam ma lo be ba ila qulin wa inqathu ina sayma bukhari pe owo riba o se bo se le pato ya para de nkan ti to ma ni wanan abi ya para de kati o sima ya para baje ya para waste ni olo para waste ma ton lo wa to ni wulo olo ko sha na ko sha nbe so wa inqathu. So, I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say that I want to say says my parents are I want to tell you, I write alone. I want to tell you, I write alone. I want to tell you, I write alone. So I write alone. Àwọn òbí bàtẹ́ pé ayé wọn wá fún ni ayé wọn wá fún òbí bàtẹ́ àmọ́ àwọn ń ṣe ní ṣe mú pé ayé nìkan tọ́lá náà dá ọgbà pé ká wá sí òun lóò nìkan sí hàn náà tọ́lá náà.
3: Sallallahu alaihi wasallam.

Oyayo. Síwájú yìí ẹni tó fà ti àwọn yahood tí wọ́n fi kó ra ìpèpè tán níbi gbé wa látọ̀dọ̀ náà bá rẹ̀ pèpè lọ sínú islam sallallahu alayhi wa sallam so ẹgbẹ́ sì ni wọ́n sọ kí ìlú medina kí fọkànbalẹ̀ ó wà ń bẹ wọ́n wá ń fi hatred wọn àti ọ̀tá tí wọ́n ní islam sí islam àti sànẹ́bí muhammad sọ̀rọ̀ wọ́n fi ń pamọ́ òun ò lè gbé jáde torí pàtó mà pé ànẹ́bí tọ́lọ́ ran yìí kò sí yóò borí ẹni tọ́lọ́ kún ni ẹni tọ́lọ́ ran ṣe so wọn sì láti sọtẹlẹ tí ó wà nù tọnà títí àwọn ànẹbì tó síwájú tí wọn sì sọtẹlẹ fún wa níbi tíra wọn àwọn táwọn yahudu ní níbi tàwọrọ tí ànẹbì musa sọ fún wa alẹ sọrọ tó sara àwọn nasara anisikristẹnti wọn ti ní tí ànẹbì wọn sọ fún wa ànẹbì isa alẹ sọrọ tó sara nínú tíra wọn ti ń jẹ alẹ njí so wọn ti mọ pé ọlọrun ọrùn àṣẹ yóò borí kò sí yóò borí torí pé ọlọrun sọ pé Ya ayuha alladhina amanu kunu ansara kama kana isa so ọlọ́run ọba balẹ̀kọ́lá tí ó kún ànẹ́bì rẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ so that wọ́n sì mọ̀ pé ànẹ́bì ọgbà yóò borí àwọn obìnrin yìí kò jẹ́ kí ẹ̀mí wọn balẹ̀ wọ́n fi ọ̀tá wọ́n fi pamọ́ òun lè fi hàn pé káwọn máa dẹni ẹ̀tẹ́ káwọn máa dẹni tẹ́ pé òun lè gbé lùmọ́ àbí káwọn máa dẹni ìparun ṣùgbọ́n o wọ́n padà fi ọ̀tá hàn ń gbẹ̀yìndẹ̀ kọ́lọ́wọ́n tó lọ́rọ́ wọ́n fi jásí ibi tí wọ́n jásí fún wọn so tí wọ́n fi lé wọn kó lu Madina so inú nǹkan tí ó ń fi ọ̀rọ̀ tá a rọ yìí tó ń kan pa so eléyìí hàn látara tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó mọ̀nà mí ní anáwà mọ̀nà mí ní tí wọ́n jẹ́ sọfíà náà ọ̀yọ́ ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ torí àwọn jù ní wọ́n ní jù ní wọ́n wọ́n gba islam ní ọlọ́run sì kẹ́ wọn pẹ́ wọn tó wọn jẹ́ ọlọ́run kẹ́ méjì lọ́wọ́ kẹ́ wọn àlọ́ àpọ̀ ọlọ́run fi islam kẹ́ wọn ọlọ́run tó wọn kẹ́ wọn pé ọlọ́run tó sàwọn lẹ́sà pé wọn tó jẹ́ fún ìyàwó ànábi sallallahu alayhi wa sallam rọ́dà lọ àníhà ọ̀ ansẹ́rù mahatma mi nínú àwọn bá pè sọ àbátí so ìyá yìí wọn máa yìí wọn sọ wọn sì dẹ́gbẹ́ nígbà tá a sọ pé yahudiya ni wọn tẹ́lẹ̀ sójú kan tó gba islam ṣe wọn kẹ́dẹ́gbẹ́ tẹ́lẹ̀ bàbá wọn ìyá wọn kí ni so jù ni wọn nù ẹlẹ́sìn jù ni wọn so ìyá yìí wọn sọ fún wa pé wọn ní àwọn ní bàbá àwọn fẹ́ràn jù gbogbo ọmọ tó bàbá àwọn bí gẹ́gẹ́ bí ibùdó àti ẹ̀kọ́ sọ̀rọ̀ ìfún wa o náà fà tí wọ́n sọ̀rọ̀ nípa síra níbi sọ̀rọ̀ síra tí wọ́n sì síra nípa síra wọ́n nítọ̀ àwọn ní bàbá àwọn fẹ́ràn jù wọ́n gbọ́ wọn tí bàbá àwọn bí ní máa ṣẹlẹ̀ jẹ́bi pé bàbá ó lè bí wọn tọ́pọ̀ so látara ìyàwó méjì àbí mẹ́ta mẹ́rin kọ́dà látara ìyàwó kan ó jẹ́ pé ó wá lẹ́ẹ̀kì kan ju àwọn míì lọ àbí kọ́ lẹ́ẹ̀kì àwọn míì ju ẹlọ́mìn dé sí tàbó sí o lọ́kàn jẹ́ títí tí ìfẹ́ tí máa ń bẹ lọ́kàn tó jẹ́ pé ogun náà ní ọmọ ṣẹlẹ̀ ara sí ṣùgbọ́n àfẹ́ ọkàn tó jẹ́ pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so òun wá ní màmá wa sọ pé òun ní bàbá àwọn nífẹ̀ẹ́ sí ju nínú àwọn tí ọba àwọn bí even kí tún ṣe bàbá àwọn nìkan ẹ̀yìn tọ́jọ́ ó ń kó àwọn náà ó ń kó àwọn ẹ̀yìn tọ́jọ́ ìgbà bàbá arábìnrin bàbá tí wọ́n jọ ń kù fáwọn tà wọn àwọn gan àwọn tó wọ́n tún nífẹ̀ẹ́ àwọn náà ju àwọn ọmọ táwọn gan bí lọ aláwọ̀ àpà ṣùgbọ́n o
sallallahu alayhi wa sallam qal oni ejon baba on ababuru baba tin de abuya si wa so fun baba on pe fama bi nafsi ka minhu kini to wa lemi re si nga to ti ma pe on gaga na ni kini to wa lemi re si anabi bayi sallallahu alayhi wa sallam nja muhammad sallallahu alayhi wa sallam qal oni baba on wa dan pe adawatu wallahi ma baqit oni o ma ba so tani ti to fi ku ona fala baba ra se o tolo ba na muhammad se lo gba to ba tin be lori le abi to ba sima loku allah akbar tolo fun ari pati o ma baba na o ma baba tin je o ma baba to so ra tin je haya ibn akhtab ti wa di awan nabi safiyatun haya ibn akhtab allah akbar o dola anha allah akbar e o tani ma yetre ti awan yahudi ni si islam si muslim sa nabi wa muhammad sallallahu alaihi wasallam الله أكبر نعم

àwọn yahud inú ọjọ́ tó ń jẹ́ ìgbé ntá tó ń sọ yìí náà pé á bí wọ́n sì bàjẹ́ tó látàrí pé bàtà níbi dé ìlú madina pẹ̀lú ẹ̀sìn tí ọjọ́ ìṣòro tó gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba òun náà tún lélẹ́yìí àti ìlú ìtúrẹ̀ tí wọ́n ní sí ànábì sọ́lọ́lọ́ sọ tó náà fẹ̀sìn wọn ànábì bẹ̀yìn ayé so àti ìlú ìtúrẹ̀ tí wọ́n ní sí ẹ̀sìn tó gbé wá so dẹ́tọ́dẹ́ ìtúrẹ̀ dẹ̀ náà ni ó ń lọ sọ́dọ̀ obìnrin tó bá gbẹ̀ sí náà inú tó jáde gbé ọ̀rọ̀ yìí náà bákan náà òun ni tí ẹ̀dá tó wà ní sọ́nà bùkọ́rí rọ̀hún ọ̀lọ́ nípa bí ọ̀kan àgbà ọ̀kan náà àwọn àgbà fáwọn yahud nínú àwọn àgbà fáwọn ńláńlá tó jẹ́ pé ọmọ àfáà ńlá wọn ló tún jẹ́ ìgbà tó gba islam tó ṣẹlẹ̀ ní tó ń jẹ́rìí sí táwọn rí wọn ní orúkọ ẹ̀ńtọ̀ ń jẹ́ abdullahi ibn salam abdullahi ibn salam bidon tashdid bi tafrifillah abdullahi ibn salam orúkọ ẹ̀ńtọ̀ abdullahi ibn salam abdullahi ibn salam Allah akbar ọgbà islam ó sì ṣe islam dada lọ́tọ́ kọ́gbà islam sọ ọjọ́ kan náà àwọn àgbà fà ńláńlá nínú àwọn olùmọ àwọn yahud ìgbà tó wá jẹ́ pé ànábì sọ́lọ́sọ́lọ́ ànábì tó rán ránṣẹ́ ó ti dé ìlú medina ó sì sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn àbá ní najaf ó wá sáré wá kíákíá ó sáré wá bó ti dé sáré sọ́wọ́ sọ́dọ̀ ànábì sọ́lọ́sọ́lọ́ ó bẹ̀rẹ̀ àwọn questions kọ́ wá ànábì sọ́lọ́sọ́lọ́ àwọn questions tó bẹ̀rẹ̀ yẹn ó mọ̀ pé kò sẹ́ni tó lé dáhùn àfi ẹni tó bẹ́ẹ̀ jà ànábì ó mọ̀ pé questions yẹn àwọn questions yẹn sẹ́ ẹyọ kan nẹ kò sẹ́ni tó lè dáhùn àfẹn tó bá jẹ ànábì tọ́lọ́run ránṣẹ́ sọ́lọ́sọ́ aléhùn sọ́lọ́sọ́ àgbà yìí ọwọ́ abèrè ọgbà àwọn kẹ́sọ́ sọ́wọ́ ànábì sọ́lọ́sọ́lọ́ ànábì wá dáhùn gbogbo ẹ̀ fínífíní ànábì dáhùn gbogbo ẹ̀ yékéyéké tó bá tó wá gbẹ́ bá ànábì sẹ́ dáhùn gbogbo àwọn kẹ́sọ́ sí wọn sọ́lọ́lọ́hà wà lẹ́sẹ̀ wọn ó ní òun dà gbọ́ ẹsẹ̀ kẹsẹ́ náà ló ti gbà ànábì gbọ́ kò tí ì kúrò náà yẹ ohun tó fi gbà ànábì gbọ́ ó lọ kò sọ pé jẹ́ lọ́dọ̀ kí n padà wá kò sọ pé jẹ́ lọ́dọ̀ tó wá mú kò sọ pé lẹ́yìn ìṣẹ́jú kan lẹ́yìn ìṣẹ́jú kan ní ẹsẹ̀kẹsẹ̀ lákòókò yẹn gangan náà lọ́gbà sáà nígbà tó yẹ kó dodo ní wá ó fẹ́ rárá ìdájú pé sáà ànábì náà ní sọ́lọ́ sọ́lá ó ti ká ń tọ́lọ́ ọ̀nà náà ní ọgbà tó bẹ̀rẹ̀ questions yẹn ó rẹ̀ sí pé ànábì dáhùn sọ́lọ́ sọ́lá dáhùn táwọn ànábì ọlọ́run máa fi ń dáhùn olú questions yẹn sọ́lọ́ sọ́lá yóò sọ sọ́lá àdìmọ́ yín ó dẹ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe yẹ kí èèyàn máa ṣe ni ọjọ́ tí bá ti ń wò òdòdó tó bá jẹ́ olódòdó èèyàn tó bá ti lòdò kọ́ máa mọ̀ sọ pé ó tún di bàkan náà ó tún di kinní ẹfun ní ṣẹ́jú gan ẹfun ní ṣẹ́jú méjì ẹdí kan ronú sí náà ọ̀ mọ̀ bọ́dì bàrán o pé tó ti wá kan ní òdòdó ìwọ tó jẹ́kọ jẹ́kẹ́ ìbèrè tẹ́ òdòdó kan tí pèpè ti wá dẹ́bọ̀ tó ti bá hàn ó ti dàrú jà lọ́rí ò lè ní ẹ̀sìkí sọ́dọ̀ náà èrò dáwọ́ kan mọ́ kò sí mọ́ ó ti wá gbọ́ táwọn kan ń sọ àbí táwọn kan gbọ́ kékeré àbí ó dánú gbogbo wá sí kanáà àbí kíníkan kọ́dà kan máa lọ kó o gbọ́ nígbà pé tó tọ́ létí lẹ́tọ̀ sí ma tí wọ́n ń rí tó sì gbọ́ tó sì yọ ó ti dàrú jà lórí rìmù nítorí ọba ń ṣe tí ọ̀dà kọ pátì tó bá jẹ́ bíjà ní kọ pátì kọ bá ṣe ibi súnà tó bá jẹ́ pé ìwà àdájú kan lọ́ba ń wúnyàn ní kọ pátì pọlọ síbi nǹkan tó mọ báyìí pé ibi tó ní ṣe lọ́wọ́ àwọn pọlọ síbi tó bí à ń ṣe máa ṣe mu ẹni tó bá jẹ́ mi ní òdòdó torí pé tọba lọ ọ̀hún rẹ ti pé kí ọjọ́ mi ọbọ láyé kó tó ṣe tó yẹ kó ṣe ọmọ bọ́dì ìgbà náà o tọ́ bọ́dì ìgbà náà tọ́ ọba lè filẹ̀ máa ń kọ́ tọ́ ọba lè pọlọ síbi òdòdó máa ń kọ́ tí nǹkan bá tó bá ti tún di ọlọ́kàn àbí tó wọn nu ayé òun tó ti fọ ayé rẹ tó ti fọ ọlọ́kàn kọ́ so kí ló fẹ́ sọ fọlọ́n fọlọ́n kọ́ ṣàánú ọkọ̀ sọ̀rọ̀ so ní ọdún bá ti dé báyà ní ọba síbí àwọn ti gbọ́ ọgbọ́n kí òdodo ni kí a sì máa ṣe kọ́mọ lónà fọlọ́n kọ́ ṣọ́lá ẹni tí ọmọ gbòdo tó sì máa lò ní kíákíá náà bí ó ṣe wá sí bẹ́ẹ̀ báyìí àfáì abdullahi musalam rọjò aláhàn
wọn wá sọ fún àṣàhábà náà wọn sọ fún àṣàhábà náà sọlọ sọlọ ẹ ìmẹ́lì ẹ̀hún sọrọ àwọn àjọ àwọn ìjọ àwọn àwọn èèyàn wọn sanjẹ jù kọọmù mbọtù ìjọ ẹsìn ni wọn ìjọ yẹyẹ ni wọn ìjọ àbùkù ìjọ arábùkù ni wọn àbùkù bẹlẹ ara wọn tó pọ ìní àlèmọ bíi ìsìlámì kábílà àǹtẹsàlàhùn bàhà tó ní ìdàk ṣé ẹ bá máa pọ̀ ti gba ìsìlám tí a bá ń mà ipe òun ti gbà ìsìlám òun ti wọ náà sìn ẹsùn òdodo yìí aláhà pọ̀ òun ti gbọ́ gbọ́ wọ́n sọ kámi nípa òun wọ́n sọ kámi nípa òun wọ́n sọ kámi nípa òun yẹni pé wọ́n ròyìn pẹ̀lú tí èsè tó òun tí èsè tó wọ́n sọ máa ń la gbogbo tí a mà tọ́ da dára wọ́n sọ ní tí ọ̀dà gbogbo wa pọ́ni tí bẹ́ẹ̀ dára wọ́n sọ di wa àbùkù ìmọ̀tọ́lá ń se fún ohun tí wọ́n máa kọ́ nígbà lọ́nà àwọn náà àwọn nígbà ńláńlá lọ́nà oúnjẹ wọ́n sọ pé kọ́ ọ̀bà kankan láì màkà ni ẹ̀jẹ̀tẹ̀ bá àdó mìíràn ṣe máa ń ṣe tí wọ́n bá ti ètì ẹnìkan àwọn kan kò sí tí wọ́n fi níròyìn wọn kọ́ dànù kan tó jẹ́ pé wọ́n ti jẹ́ ní tọ́nà fi ṣe ṣàfọ́n wẹ́ẹ́nlé rẹ̀ ni o ní fámìlì rẹ̀ ni o àwọn èèyàn rẹ̀ ni o àwọn ọ̀rẹ́ rẹ̀ ni o àbí tó ní pọ́lọ́n fi wà dáadáa kẹ́ àbí tó wọ́n á pèpè lọ síbẹ̀ wọ́n dè pé àbí ń sọ̀dọ̀dọ̀ ẹlẹ́mìn ọ̀dọ̀dọ̀ wọ́n fi ètè a bí àwọn àǹtí wọn àgbànẹ́bí ló tò bọ́ alẹ́ sọ́rọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n gbà àwọn tí wọn àgbànẹ́bí ló gbọ́tá pé àwọn gan lọ dáran tó yẹ kí wọ́n lékún lù àwọn sọ fún àwọn pé ẹlé àwọn tó gbànẹ́bí ló ẹlé wọn kún lù àkùrùjú alàlóòtú ẹnà ọ̀nàṣún ní àtàtọ̀ àrò ẹni ẹlẹ́ àwọn tó gbànẹ́bí ló tó ẹlé wọn kún lù torí kí ni wọ́n fi lé wọn kún lù aláwọ̀ àpà ẹnà ọ̀nàṣún ní àtàtọ̀ àrò torí pé èèyàn kan tí wọ́n mọ́ ni wọ́n àwọn ọ̀sẹ̀ kódìjọ́ bọ́tà wọn ń ṣe àwọn ẹgbẹ́ ń pa àwọn ọmọ àbí àwọn oníṣẹ́ táwọn ń ṣe ṣé wọ́n da táwọn ni ṣé fámìlì àwọn ọlọ́ṣẹ́ kí ń táwọn ni ṣé kí ní fi ṣe báyìí ṣé wọ́n jẹ́ni kàkà táwọn ni. ẹ o n tó da lára àwọn èèyàn àwọn ẹni tí ò da wọ́n sì máa fi tó da lára àwọn ẹnìkan wọ́n sì máa fi bà wọ́n jẹ́ torí pé wọn ò tẹ̀sí bí wọ́n tẹ̀sí kọ́nà kọ́ ṣàánú wa. so bí sọ̀hábì àṣàbí ìdílé adarawa sáré sọ́fà nàbì ní sọ̀lọ̀ sọ̀rọ̀ kọ́ tó bèrè lọ́wọ́ wọn tí wọ́n bá dìnnà pé òun gba ìsáàmù sẹ́ wọ́n sọ tí ọ̀dà nípa wọn lọ́dọ̀ rẹ̀ nàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ fàásà ràn sọ́lọ́ sọ́lọ́ sọ́nà ìléhìn fàájẹ́ àti yahud ànàbì sì ránṣẹ́ sí wọn lọ́ọ̀tọ́ ànàbì ránṣẹ́ sí wọn sọ́lọ́lọ́ sọ́lọ́ wọn pé ẹgbẹ́ àwọn pa àwọn yahud wa wọn pa àwọn jù wọn mẹ́dínà abdullahi bin salam wọn ti wá wà nílẹ̀kàn wọn ti wọ nílẹ̀kàn kan tó dé gẹ́gẹ́ ni wọn àmàpá abdullahi bin salam wọn àmàpá wà lọ́dọ̀ ànàbì sọ́lọ́lọ́ sọ́lọ́ wọn àmàpá wà pé ànàbì ti rí ọ̀rẹ́dì so ànàbì àwọn èrò wọn pé ayò rẹ jìnnà fíkan abdullahi bin salam báwo lẹ ṣe máa akùnrin tí wọn ń pè ní abdullahi bin salam báwo lẹ ṣe máa sí láàrin yín ẹ máa gbọ́ o báwo lẹ ṣe máa sí láàrin yín. Àwọn yàrá òdì wa ń dáhùn pé àlámùnà sẹ́ra tàbíl ẹ̀sùn tàbíl òun ló ní máa jù nínú àwọn ìyẹn ni pé àwọn èèyàn onímọ̀ ńláńláńláńláńlá ti bẹ̀rẹ̀ àwọn àlóhùn ló wá ní máa jù mọ̀ wọn sẹ́ òun ló ní máa jù láwọn pé wá sí pé òun tó ní máa jù lásán ó tún wá jẹ́ ọmọ ẹni tó ní máa jù ìyẹn ni pé bàbá tiẹ̀ náà gbà ti bẹ̀ láyé ẹni náà tó ní máa jù náà wọn onímọ̀ náà àwọn tó ní bàbá rẹ̀ náà ìyẹn máa sọ pé àfa ńláńlá ọmọ àfa ńláńlá lápèjúwe so ti yé ní tòdodo díẹ̀ ṣe ti rọ o so báyọ̀ ṣe máa kọ́ wọn ni ọ̀wọ́ àhìyárò náà wọ́n á bọ̀ àhìyárò náà àhìyárò náà ó tún wá jẹ́ ẹ̀ṣà ẹni tó ń jẹ́ ẹ̀ṣà jónú wa ó tún jẹ́ ẹ̀mọ ẹ̀ṣà tó tún jẹ́ ẹ̀mọ ẹ̀ṣà nù wa ìyẹn ni pé ẹni tó dáa jónú wa lọ́tún jẹ́ ó tún jẹ́ ẹ̀mọ ẹni tó dáa jù ṣe hàn pé wọ́n lè fi máa ròyìn yánjọ́ mi kọ́ náà má jà lágboro kí wàá rẹ má da àbí sọ ṣùgbọ́n ẹ tí mà sí pé bí bàbá rẹ ti da tó jọ ní mà òun náà tún ṣe kí ni òun náà tún jọ ní mà tó da ni ó tún jọ ṣe kí ni ọjọ́ ní mà tó jọ da torí pé wọ́n bá ti fi ìròyìn kankan ròyìn hàn ìtumọ̀ ẹni pé tó jẹ́ dàkejì ìròyìn òun ni ò sí lára ẹ̀ wọ́n bá nágbádá onímọ̀ ni ìtumọ̀ ẹni pé kì í ṣaláìmọ̀ kan
ẹjọ́ ní ẹ̀mà yẹn kí ṣe pé kó jẹ́ kò kí ṣe dandan kó jó lówó kí ṣe dandan kó jó lára kí ṣe pé kí ṣe dandan kó jẹ́ ń tó lè tọrẹ torí pé n tí dẹ́wà ti fi ìròyìn kan ròyìn hàn ìdákejì ìròyìn yẹn ni ẹ ṣe tènìyàn àwọn ìtumọ̀ tó wà àwọn onímọ̀ sọ pé káwọn afáwọ́ sọ fún arahimu lọ pé asífàtúlátánfì ìlà àbí dàhà tí wọ́n bá sọ pé èèyàn alim ìtumọ̀ yẹn pé lẹ́sẹ̀ bíi jáhìn kìí sọ láì mọ̀kan sọ tí wọ́n bá sọ pé máa ń tọrẹ wọ́n ṣètò sọ pé wọ́n tẹ̀lé tó fi kún rẹ̀ pé ọlọ́rẹ̀ sì ni sọ ti tí wọ́n bá ní ọlọ́rẹ̀ lèyàn ìtumọ̀ yẹn pé sáhùn ó lè mọ́jọ nínú ẹ̀ mà sọ ti tí wọ́n bá sọ pé oní ẹ̀ mà ni ọlọ́rẹ̀ ni àti wọ́n bá sọ pé oní ẹ̀ mà ni so ọlọmọjọ lọ tó bá jẹ lọ wọn ẹsẹ tó ń sọ pé ọhaniyun alẹmọ ọhaniyun àbí ń wọn sínú àbí kàkàbà àbí sàríyun so ti yẹ so látara bẹẹ wọn wá ní wà yàrá náà ẹni tó tún dáná àwọn náà tó dájú náà tó lọtún jẹ ọnà ẹni tó tún ọsùn tó jẹ ọmọ náà ẹni tó tún dájú náà wà fi láfrin níbi dọlọ mi bó sọ wà nùrẹ ọyà mọ ní sàyédo náà aṣíwájú wa ló jẹ ọwà bínú sàyédo náà ọsùn jẹ ọmọ aṣíwájú wa níbi dọlọ mi wọn ní xayiru náà wà bínú xayiru náà ọmọ ọdáadáa ẹni tó dájú náà ni ọsùn jẹ ọmọ ẹni tó dájú wà abdọlù náà wà bínú abdọlù náà ní ẹni tó lọ́lájú ni ẹni tó lọ́lájú ntẹnamami sọlá fún yàn pọ ọlọrun lè fi ọwọ sọlá fún yàn ọlọrun lè fi ma sọlá fún yàn ọlọrun lè fi kò sọlá fún yàn ọlọrun lè fi bẹ ọ sì ní kọ àǹkan yìí ọlọkọjọ sára ẹdọmí ọlọkọjọ sára ẹdọmí aláhàpọ àwọn ìròyìn tó dáa ọlọkọjọ sára ẹdọmí ó sì dẹ pé díẹ náà ló kọjọ sára ẹdọmí so látara bẹẹ wọn ni wà abdọ́lù náà ọ̀bùnú abdọ́lù náà fàkọ́lá rasúlù lọ́wọ́ sọlọ́ lọ́wọ́ sọlọ́m ṣe hàn pé àwọn yàrá ìgbọ́nsẹ̀ ìròyìn rẹ̀ ní o ànábì wà sọ pé ẹ sọ fún ṣé tó bá gbẹ̀ sáàmù abdọ́lù ẹ̀fún sáàmù tẹ́ wá ròyìn báyìí o ṣe pé ẹ̀ ń tọ́jọ́ ní má jù ní ọmọ ní tọ́jọ́ ní má jù ẹ̀ ń tọ́já jù tó bá gbẹ̀ sáàmù kan ṣé iná ọgbà ṣe hàn pé tó yẹ kí ṣe ọjẹ ni pé àwọn náà gbà àbí ẹni tó bá filẹ̀ mọ̀ pé ẹni tó ní má jù náà wọn àmọ́ ẹni tó ní má jù gbà ẹni tó lọ́rọ̀ jù ní ẹni tó lọ́rọ̀ jù ní tó dàjà kí ló kàn àwọn tá ń tẹ́lẹ̀ náà rùn àbí àwa náà ọjọ́ ẹni tó yẹ kó jésù nù àbí bẹ̀ fọ́nù fani bí wàá ní tọ̀ tẹ bá ẹsẹ̀ bá wọn tẹ́tẹ̀ tí abdullah bá gba sáàmù kan abdullah bá sàlám tó bá gba sáàmù kan wọn bá ní ọlọ́run ọlọ́run ọba ọ̀ṣọ́ bíi kókó àgbà sáàm ìyẹn ni pé ọlọ́run jẹ́ lápàdà burú ọlọ́run jẹ́ kọ́rí àpàdà sábúrú ọlọ́run jẹ́ kọ́rí àpàdà sábúrú sẹ́ bí ẹ̀mí ìjà mẹ́mẹ́ta wọn sọ èyí tọ́kàn wọn lédè so wọ́n ṣe sùbáàd ẹ̀ ọ̀hún ẹ̀tẹ̀ sùbáàd wọ́n rò pé káà ìmọ̀ wọn ti pé mohal nǹkan tí ò ṣe ṣe ni abdullahi wa salam wọn wà nílé kan òun náà ń gbọ sọlọ rọjò àlọ àná òun pọ nǹkan ní bọọlù náà sì jáde sí wọn. sẹ̀gbọ́n àjẹ́ ti sọ pé ìgbà tó ń sọ pé kò ní ṣeéṣe ọlọ́run jẹ́ kan ọlọ́run ní jẹ́rọ pàṣẹ àbúrú tó sì tún wá jáde sí wọn kí lẹ́yìn kí wọ́n ṣe tó wá ní aṣọ́dọ̀ aláì lálùkọ́ ń gba òun jẹ́rìí pé ọlọ́run àbàbà kan ṣo ni òun sì jẹ́rìí pé kílẹ̀ kan náà ṣe kan náà ní aṣáájú aláìláìláìlá àbí ìrọ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ o ètò ọ̀sẹ̀lẹ̀ ni pé paul wọn bá sọ pé sọrí ìrẹ́ muhammad sọ̀rọ̀ wọn nípa níbi lóko wọn nípa níbi ní òjíṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ní ìrẹ́ muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ so ṣàrùnà wọn bá ṣàrùnà sọ̀rọ̀ ẹ̀ńtà tó ọ̀bẹ̀rẹ̀ lọ wà lẹ́ẹ̀kan tó ọ̀bẹ̀rẹ̀ pé báwo ló ṣe jẹ́ nu wa aláboríyàn gan ni aláboríyàn ni ọmọ aláboríyàn ni.

0: tàbí ìpínlẹ̀ òkè ayé sí ìyára wájú ṣe jù bẹ́ẹ̀ lọ òròkì social club.
1: Aragbounda leto eto laragbounda nikanu radio 103.5 FM. Oda bati se lale yi re gege bi se wa na ni da go mokanla bo ba ti koja bo ba ti ku iseju me dogun a lo si ile ise solution won ba wa wa lale yi ba ba ti wa pada de a lo sori akoto eto ni a fe mo awon okodoro kokan eleyi to waye latara awon isele kan eleyi to ti sele ri lorile ite wa Nigeria se ri gbogbo nta nri nile oni to su ti mi tun lo mo yi nile se ologun rile ite wa Nigeria awon isele kan sele nbe lawon akoko kan lodun 1966 isele meji ototo eleyi to mile titi ninu itan orileede wa Nigeria to je wipe ko se yo ku ohun lo sele akoko ni sele eleyi to waye ti awon iko omo ologun kan ti won fi gbemi awon to je shanku shanku lagbon oselu orileede wa Nigeria nigba na eleyi to waye lojo kedogun osu kini odun 1966 ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ míì náà tó ń wáyé kó tó di wípé ọdún ọ̀hún parí ní nǹkan bí oṣù karùn-ún sóṣù kẹfà sí oṣù keje kí ni tó ṣẹlẹ̀ ńgbà náà gbogbo tó sì ṣẹlẹ̀ ńgbà tá à ń sọ yìí ó ló ṣokùnfà gbogbo tá à ń rí lórílẹ̀‐èdè nàìjíríà lọ́lọ́ báyìí o lo sokunfa re to je wipe opolopo awon ta nri nile ise ologun orile ede wa Nigeria igba na lo bere kini nkan nile ise solution won ni ise fun wa lale yi e ja debe ta ba pada de a mo wa te waju lori e but jenu la pa ti beun adura mo mi omo balogun lo ko mi adaba na le yin eyan mo mi si e ja de le se solution ta ba ti pada de a wa kan lu agba mi eto e seun o an pada bo.